ẹnu ni bẹ kàn wo ọsí wẹ yẹn adúmọ ẹnyẹ wẹ ni sọ ọjà nsáfọ sọ ọjà mi ní jẹ ni firi bọ ní ihu wa ti.